0: Ọlọ́run, okay.
1: Ṣùgbọ́n,
0: but
1: ẹnu ẹ bá mi wo fún ogójì ọdún.
0: For 40
1: Gehazi,
0: years.
1: Gehazi kò náwó mọ́ láti gbà tó ti kúrò ní Egypt. Kò sí ọjà tó ti náwó. Bàtà ẹsẹ̀ rẹ̀ ò gbó. Aṣọ ọrùn rẹ̀ ò fàya. Àwọn áńgẹ́lì ló fọ aṣọ fún wọn. Àwọn áńgẹ́lì ló mú bàtà wọn nínú agíjù. Wọ́n wá fẹ́ kọjá lọ sí ilẹ̀ tí ọlọ́run. Ó dẹ̀ sọ fún ọ wípé ohun tó ń bẹ ní ilẹ̀ yìí ò ẹnikẹ́ni ò gbọdọ̀ fọwọ́ kàn. Ó wá ní orí àwọn owó yẹn. Ó wọ àwọn lójú. Ó wá rí aṣọ àwọn ará Babilóní. Ibo ló ti fẹ́ wọ̀ ọ́. Ó jì. Ó wá kó wá sí ibi tí ó ń sùn sí. Ta ló sọ fún pé kó gbẹ́lẹ̀? Ó gbẹ́lẹ̀. Ó kò pamọ́. Ṣé àwọn ọ̀kan iyebíye tó kọ̀ yẹn ṣé ó yẹ kó gbẹ́lẹ̀ kókó sí ni? Kí ló ń pa lẹ́rù? Ó mọ̀ pé aláìgbọ́rọ̀ lòun. Kí ló ṣẹlẹ̀ sí? Ẹ mọ̀ wípé ibi tó parí ìrìn àjò ẹ̀ sí ni ẹ̀. Ó kó bá ara rẹ̀, ó kó bá ìyàwó ẹ̀, ó kó bá àwọn ọmọ ẹ̀. Gbogbo wọn pátá láti ayé ìran wọn ti jóná lọ sọ́run àpáàdì nítorí àìgbọ́rọ̀.
0: Gehazi, who had been taken care of by God day in day out for 40 years, and when they were going to the land and God told them that you should not touch anything there, he saw the money and the clothes, he just packed them and dug the ground and put it there. And because of that, the family took the repercussion.
1: Look at Solomon.
0: Ejeka was Solomon.
1: He was the one who prayed, and the glory of God came down.
0: Won lo gbadura ti ogo Olorun so kale.
1: But and God gave him wisdom.
2: You are listening to Apostolic Dream Radio, reaching the world with the message of Christ.
1: But he has no mentor. He has no one he feared. He has no one to check him. He was left alone until covetousness, lust, greediness enter into his life and brought him down.
0: Kò ní ẹni tó lè máa wò bí ẹni wájú pé ẹni yìí ni wọ́n máa wo ìwà àti ìṣe rẹ̀ títí tí ojú kòkòrò tó fi tì wọnú ìparun.
1: Àní Solomon ò bẹ̀rù ẹnikẹ́ni.
0: Solomon
1: kò sẹ́nikẹ́ni tó ń kọ lẹ́ẹ̀kọ́ kankan. Ó ti gbàgbọ́ pé òun nìkan lòún pọ́n nínú ọgbọ́ rẹ̀. Ẹ wá wò, ó fẹ́ ìyàwó mélòó? 700. Àwọn àlè mélòó? 300. Mélòó all together? 1000. Nígbà tó kó gbogbo ẹ jọ tán, tẹ́ ẹ bá ka ìwé òwe, òun ló kìlọ̀ fún wa pé àjòjò obìnrin ibi tó ń bẹ lọ́wọ́ ẹ̀ ní, ó lè pani. Kòtò ọgbọ́n àìní ìsàlẹ̀ ni wọ́n, ó gbúdọ̀ tẹ̀lé wọn. Ọ̀nà ikú ń bẹ lọ́dọ̀ wọn, yàrá wọn, òun ló kọkú sí ọ̀rọ̀ àpáàdì. Gbogbo ìyẹn pátá ló sọ. Ẹ jẹ́ mọ̀ wípé àti sọ ònira àti ṣe ni wàhálà. Nígbà tó ń fún ara ẹ̀ tó kí gbogbo ayé nílọ̀, tí ò fetí sí ìkìlọ̀ náà, tí ò sì mú ìkìlọ̀ yẹn lò nínú ayé ẹ̀, ibo ló parí ẹ̀ sí? Ẹni tó gbàdúrà tí ò gbọ́ Ọlọ́run gbogbo ilé, òun kan náà ló tún bẹ̀rẹ̀ sí kọ́lé fún òrìṣà nígbà tó fẹ́ parí ayé. Wòlíì tí Ọlọ́run rán sí kó lọ́ọ́ bá sọ̀rọ̀ tó sòótọ́ fún ẹ̀ẹ̀mọ́ tó ṣe fún wòlíì yẹn ni, ó fẹ́ pa á, ìyẹn sá lọ ni. Ìyẹn ló fà á tọ́lọ́run fi sọ pé òkè ìjọba yìí máa fà ya. Mo ń sọ fún wípé Solomoni ó bẹ̀rẹ̀ dáadáa, kò parí dáadáa. Noa, ẹni tó kìlọ̀ fún gbogbo ayé, tó sọ fún wọn pé tó jẹ́ kí wọ́n mọ ibi àti ewu tó ń bẹ nínú ọtí mímu, tó sì rí pé gbogbo àwọn ọ̀mùtí inú omi ni wọ́n bá lọ, ìkú omi ni wọ́n bá lọ, odò ló gbé wọn lọ. Ẹ jẹ́ mọ̀ wípé nígbà tó yá, tí ò sẹ́ni tó ń ṣe ọtí mọ́, nígbà tí gbogbo àwọn tó mọ̀ bọ́ ṣe ń ṣe ọtí kú, Noa nìkan òun ló tún introduce ọtí padà sínú ayé. Nígbà tó mú débì kan, àwọn ọmọ mẹ́ta péré tó ní, ó wá fi ẹnìkan nú wọn, ó fi wọn rí. Ṣé bó o bá ṣèpè fún àwọn ọmọ tiẹ̀, tí ò bá da fún ọ lẹ́yìn wọn, tí ìwọ fayé lẹ̀, tí àwọn ọmọ wa ṣe rádaràda, ṣé iṣẹ́ rẹ jẹ́ ìtẹ́wọ́gbà? Àbí irú àdúrà wo lo lérò kí àwọn tó ń bẹ nínú ayé wọ́n máa gbà fún ọ? Nígbà tí ó jẹ wípé ohun tí ó jáde lára rẹ, ìtìjú, ẹ̀gàn àti àbùkù ló mú bá iṣẹ́ rẹ. Mo fẹ́ bẹ̀ wá, ẹ mọ̀ wípé ọ̀pọ̀ àwọn èèyàn ló bẹ̀rẹ̀ dáadáa, wọn ò parí dáadáa o. Ẹ wo Samson, ẹ wo agbára tí Ọlọ́run fún. Bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bá ní kí Samson wo ògiri yìí lónìí,

0: àti alábòjútó láti jẹ́ kí gbogbo àwọn ènìyàn kan mọ ìdúró wa ní ìjọ Apostle Christi Supreme Council.
1: Ìjọba the purpose for over 2 years.
0: Láti tẹ ìwé ìjáde ó ti lé ní ọdún méjì.
1: ₦1,000.
0: Ẹgbẹ̀rún kan náírà péré ni.
1: Ìlú àfẹ́ lẹ́gbẹ̀rẹ́ ló kàn mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ òkèèrè ló àbúrò.
0: Tí wọn kò bá mọ àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ tí wọn kò sí ni ìwọ yóò máa ṣe ohun tí ó wù ọ́ bó ṣe wù ọ́ lọ́nà tó wù ọ́.
1: Need the Bible to guide us in our doctrinal issues of the church.
0: Eléyìí dàbí